fọwọ́ kí wọ́n nílé rajẹ́ iyọ̀ kí wọ́n nílé olókùn ojú oṣù ẹrù yan òpè kọ́mọ alákan má ṣe kó ọ̀pọ̀ aṣọ́rọ̀ ọ̀pọ̀ rẹ̀ bó jigijigi lọ́rùn ọ̀pẹ́ kà ṣe rí ọmọ.